0: Market Shelby, Florida. Radio Miami International. You can find out more about WRMI at our website, WRMI.net. That's WRMI.net. Visit our website and share your QSL reports. This is WRMI.
1: Ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti Democratic Republic of the Yorùbá, DRY. A ṣe ìfitónilétí yìí fún gbogbo ará ìlú ní Democratic Republic of the Yorùbá, pàápàá jùlọ àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, IYP of DRY, pé Democratic Republic of the Yorùbá, DRY, ètò àkóso tó dádúró fúnra rẹ̀ ni. Agbègbè ìṣàkóso tó dádúró fúnra rẹ̀ ni. Orílẹ̀-èdè tó dádúró fúnra rẹ̀ ni. Kìí sì ń ṣe ara ètò àwọn amúnisìn, ètò ìdánilójúrú, ètò àìbófinmu tí wọ́n pè ní Nàìjíríà. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá pẹ̀lú ilẹ̀ aṣàkóso ara ẹni tiwa, Democratic Republic of the Yorùbá, a ti jáde kúrò nínú Nàìjíríà. A ṣe èyí ní ogúnjọ́ oṣù Bélú 2022 nípasẹ̀ ìkéde òmìnira tí à ń pè ní kíkéde òmìnira ara ẹni, Unilateral Declaration of Independence, UDI. Bẹ́ẹ̀ náà ni a sì ṣe ìpolongo ètò ìṣàkóso ara ẹni ti Democratic Republic of the Yorùbá wa yìí náà ní ọjọ́ 12 oṣù Igbe 2024. Àwọn ìpínlẹ̀ Democratic Republic of the Yorùbá, DRY, ni wọ̀nyí: ìpínlẹ̀ Ọ̀rọ̀lẹ̀, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì. Olú ìlú ìpínlẹ̀ náà ni Ìkẹ́rẹ́. Ìpínlẹ̀ Dànrè, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Òǹdó. Olú ìlú ibẹ̀ ni Òǹdó. Ìpínlẹ̀ Ìrágbìjì, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Olú ìlú ni Ìrágbìjì. Ìpínlẹ̀ Ìbàdàn, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Olú ìlú ni Ìbàdàn, èyí tí ó sì tún jẹ́ olú ìlú gbogbo Democratic Republic of the Yorùbá bákan náà. Ìpínlẹ̀ Èkó, tí a mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí Lagos State. Olú ìlú ibẹ̀ ni Ìkẹjà. Ìpínlẹ̀ Olúmọ, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ sí ìpínlẹ̀ Ògùn. Olú ìlú ìpínlẹ̀ náà ni Abéòkúta. Ìpínlẹ̀ Àtúnbí Ògo Ọ̀yọ́, èyí tí a mọ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Kwara, apá kan ìpínlẹ̀ Kogi àti títí tó fi dé Odò Ọya, River Niger. Olú ìlú ìpínlẹ̀ náà ni Ìjẹ̀bà. Gbogbo ohun tí ó so wá papọ̀ pẹ̀lú Federal Republic of Nigeria ti parẹ́ pátápátá. Ó ti di òfo, kò sí mọ́. Ìbáṣe nínú ètò ìṣèlú wọn ni, tàbí ọrọ̀ ajé wọn, tàbí ohunkóhun yóò wù kó jẹ́. Gbogbo ibodè wa, àwọn àgọ́ ọlọ́pàá àti tológun tó wà lórí ilẹ̀ wa, àwọn bárékè, pápákọ̀ òfurufú, èbúté ọkọ̀ ojú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátá ni kí ó wà ní ìkáwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yorùbá People Homeland Security Team, tí ó bá ní ohun tó nílò àmójútó ní pàjáwìrì. Ẹ pé èyíkéyìí nínú àwọn nọ́mbà WhatsApp wọ̀nyí: +1 916 512 5656, +1 336 988 3842, +1 682 248 5344, +2 765 667-6404 plus 44-744-041-8614 tabi plus 44-783-085-6965. Ki gbogbo ara ilu ni Democratic Republic of the Yoruba, DRY, o se akiyesi yi wipe e o si ni agbegbe Nigeria mo ori ile Democratic Republic of the Yoruba lewa. Awon ajoji ni orile ede wa Democratic Republic of the Yoruba, ki e ri daju wipe e o se ohunkohun to ba lodi si Democratic Republic of the Yoruba, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó dádúró pẹ̀lú àṣẹ ìṣàkóso ti ara rẹ̀. Gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá, Indigenous Yoruba People, IYP, kí ẹ rí dájú pé ẹ ṣe ìdáàbòbò fún àṣẹ ìṣàkóso ara ẹni Democratic Republic of the Yoruba, Sovereignty, kí ẹ lé ọ̀tá jìnà, kí ẹ sì gbé Democratic Republic of the Yoruba lárugẹ. Bẹ́ẹ̀ náà ni kí ẹ ṣe ìdáàbòbò ìtọ́sọ́nà ìmọ́lẹ̀ Divine Blueprint tí Olódùmarè gbé kalẹ̀ fún àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Olórí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá tí ó sì jẹ́ ẹni tí Olódùmarè gbé ìtọ́sọ́nà ìmọ́lẹ̀ Divine Blueprint fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá sí ìkáwọ́ wọn. Àwọn ni Ọlọ́lá jùlọ mo dúpẹ́ Onítìrí Abiola Moa.

ọ̀rọ̀ láti ẹnu ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí Abiola Mua olórí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti Democratic Republic of Yorùbá DRY pẹ̀lú gbogbo IYP ti DRY. Ìkéde yìí lọ sí gbogbogbò ènìyàn lónìí ọjọ́ karùn-ún oṣù Ògún 2024. Nípa orin iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Orin Yorùbá tó sọ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa jẹ́ orin tó jẹ́ wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ìtumọ̀ tí a máa ń fún orin náà ni pé àwa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá a ní láti gba ètò ẹ̀kọ́ tí òyìnbó amúnisìn gbélé wa lọ́wọ́, ṣùgbọ́n pé kí a má ṣe gbàgbé láti máa mú ọkọ́ àti àdá lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún iṣẹ́ oko dídá. Ṣùgbọ́n báyìí láìpẹ́ yìí òtítọ́ ọ̀rọ̀ tó wà nínú orin yẹn ìdí gangan tí àwọn baba ńlá wa tó gbé orin yẹn kalẹ̀ tí wọ́n ṣe gbé kalẹ̀ ó ti wá jáde o. Màmá wa màmá ìran Yorùbá ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí Abiola Mua olórí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá, àwọn ni wọ́n gbé àṣírí ìtumọ̀ tó wà nínú orin náà jáde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, orin ìjàngbara ló jẹ́ lákòókò tí wọ́n kọ ọ́ nígbà náà lọ́hùn-ún. Wọ́n ní àwọn tó jẹ́ ajìjàngbara láàrin àwọn baba ńlá ìran Yorùbá nígbà náà lọ́hùn-ún ni wọ́n gbé orin yẹn síta nígbà tí àwọn Gẹ̀ẹ́sì òyìnbó amúnisìn gbé ètò ẹ̀kọ́ tiwọn dé tí wọ́n gbé lé wa lórí. Àwọn ajìjàngbara láàrin àwọn baba ńlá wa nígbà náà ló gbé orin yẹn jáde láti fi ṣe ìkìlọ̀ fún ọmọ ìbílẹ̀ Yorùbá tó kù pé gbígba ètò ẹ̀kọ́ ti òyìnbó mọ́ra kò ní pé wa, kò ní pé ìran Yorùbá. Nítorí gbígba ètò ẹ̀kọ́ àwọn amúnisìn mọ́ra ó gba kí àwọn èèyàn máa sá kúrò lóko, oníkálukú fẹ́ lọ kàwé torí ohun tí àwọn òyìnbó gbé wá nìyẹn. Orin yẹn ni àwọn ajìjàngbara nígbà yẹn fi ṣe ìkìlọ̀ fáwọn baba ńlá wa pé irúfẹ́ ìgbésẹ̀ yẹn jẹ́ ìgbésẹ̀ tí ọmọ ìbílẹ̀ Yorùbá máa kábàámọ̀. Lónìí báyìí gbogbo wa là ń rí wípé ohun tí orin yẹn ń kí ìran Yorùbá nílò fún ó ti wá ṣẹlẹ̀. Lọ́nà kínní, fífi oko dídá sílẹ̀ láti lọ sí iléèwé ti òyìnbó amúnisìn òun ni ó ti wá fa gbogbo ebi àti ìṣẹ́ tó wà ní ilẹ̀ wa lónìí, ilẹ̀ àwa ọmọ ìbílẹ̀ Yorùbá. Lọ́nà kejì, pípa tì tí a pa iṣẹ́ oko tì tí ó sì jẹ́ pé òun ni iṣẹ́ ilẹ̀ wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá àti ìpìlẹ̀ fún oríṣi iṣẹ́ mìíràn, ó túmọ̀ sí wípé ìpèsè oúnjẹ ni a ti pa tì yẹn. Ìpèsè oúnjẹ dẹ̀ ni ohun kan ṣoṣo tó lè tán ìṣòro ebi àti ìṣẹ́. Ẹ̀kẹta, pípa iṣẹ́ oko tì iṣẹ́ àgbẹ̀ tí a wá forí lé ọ̀nà iléèwé òyìnbó amúnisìn túmọ̀ sí pé a ti pa orí ilẹ̀ tí Ọlọ́run dá wa sí tì nìyẹn. Ilẹ̀ yẹn dẹ̀ ni ohun tó gbé wa ró láyé yìí gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá lórí ilẹ̀ àjogúnbá wa. Ìdí ni wípé orí ilẹ̀ ni a ṣáà ti ń dáko, kò sẹ́ni ń dáko lófurufú. Àgbẹ̀ ṣíṣe oko dídá ni ohun tó so àwa ọmọ ìbílẹ̀ Yorùbá pọ̀ tààrà pẹ̀lú ilẹ̀ àjogúnbá wa. Nígbà tí a sì ti ṣe báyìí pa ilẹ̀ wa tì tí a kúrò lọ ṣe nǹkan míì, ó túmọ̀ sí wípé a ti fi ohun tó mú wa dúró nínú ọ̀rọ̀, ohun tó fún wa ní ìrètí ọ̀la àti ohun tó fún wa ní ìdánilójú pé ìran ọmọ ìbílẹ̀ Yorùbá máa tẹ̀síwájú láti àrọ́mọdọ́mọ gẹ́gẹ́ bí ìran pàtó ní orí ilẹ̀ ayé yìí àti fi sílẹ̀ nìyẹn. Àti wípé fífi ilẹ̀ wa sílẹ̀ yìí pípa tì tí ó sì jẹ́ pé òun ni ilẹ̀ àjogúnbá ilẹ̀ ṣẹ̀ǹbáyé wa, ó túmọ̀ sí pé a ti fi ilẹ̀ náà sí òfo fún ẹnikẹ́ni àti fún àwọn ìran mìíràn láti gba ilẹ̀ náà, ìran mìíràn tó yàtọ̀ sí àwa onílẹ̀ gangan. Paríparí rẹ̀ túmọ̀ sí pé ilẹ̀ tí Olódùmarè fún ìran Yorùbá a ti wá jẹ́ kó ṣófo kí àwọn agbára tó colonize wa tí wọ́n mú wa sìn, àwọn agbára tó jẹ́ pé àwọn náà ni wọ́n fi ọgbọ́n tàn wá kúrò lórí ilẹ̀ yẹn tí wọ́n ní ká wá kàwé ti òyìnbó amúnisìn
ti awon agbara yen o wa gba ile yen nipasẹ asiri ti won tu yi olola julo omo dupe onitiri abiola moa ti wa fi han wa ni paripari wi pe ohun ti orin yen fi han wa to si toka si ni pataki ni pe ile wa ile ajogunba awon omo ibile yoruba awon omo ibile yoruba ti democratic republic of yoruba awon la ni ile na o awa ati ile wa ikan na ni wa o a o si gbodo gba enikeni laye lai lai lati gba ile wa lowo wa.

ìfitónilétí àti ìkìlọ̀ pàtàkì láti ẹnu ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí abiola mua màmá ìran yorùbá olórí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP ti democratic republic of the yorùbá DRY lónìí ọjọ́ ẹtì ọjọ́ kẹwàá oṣù agẹmọ ẹgbà ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n Friday 10th of July 2026 sí gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP àti sí gbogbo olùgbé orílẹ̀ yorùbá democratic republic of the yorùbá DRY láti ìpínlẹ̀ ìbàdàn títí ó fi dé ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ olúmọ ìpínlẹ̀ ìragbìjì ìpínlẹ̀ ìdánrè ìpínlẹ̀ ọ̀rọ̀lẹ̀ àti ìpínlẹ̀ ọ̀yọ́ gbajúgbajà state of old oyo empire gbogbo ẹni tí ó ṣiṣẹ́ ní ilé iṣẹ́ àkóso government offices ìbáṣe ministry ni tàbí gbogbo secretariats jákèjádò ilẹ̀ yorùbá democratic republic of the yorùbá ni a fi ìfilọ̀ ìkéde àti ìkìlọ̀ yìí ránṣẹ́ sí o pé ní gbogbo ilé iṣẹ́ tí ó jẹ́ ti government secretariat ni ministry ni department ni tàbí parastatals agencies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ohun àti ibi tó bá ṣáàtì jẹ́ ilé iṣẹ́ government lọ́nà tó wù kó jẹ́ gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ ní gbogbo ibi tí a dárúkọ wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkìlọ̀ àti ìfitónilétí yìí sọ pé kí ẹ má ṣe lọ sí ibi iṣẹ́ ní kété tí ẹ bá ti gbọ́ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people security team IYPST tí ẹ bá ti gbọ́ pé wọ́n ti jáde wọ́n ti wà ní ìgboro láti gba gbogbo àwọn ilé iṣẹ́ government wọ̀nyí sí ìkáwọ́ ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people ti democratic republic of the yorùbá ẹ jẹ́ kí a tún sọ ẹ má ṣe lọ sí ibi iṣẹ́ ní kété tí ẹ bá ti gbọ́ pé àwọn indigenous yorùbá people security team IYPST ti jáde láti gba gbogbo àwọn ilé iṣẹ́ government offices láìkọ̀ọ̀kan káàkiri jákèjádò ilẹ̀ abínibí yorùbá democratic republic of the yorùbá ẹ má ṣe lọ sí ibi iṣẹ́ ẹ má ṣe report fún duty kankan lẹ́ẹ̀kan sí ẹgbọ́ o ẹ má ṣe lọ síbi iṣẹ́ fáǹfààní ara ẹni o kó má rárin fẹsẹ̀ sí ìdí tí ìfilọ̀ ìfitónilétí àti ìkìlọ̀ yìí ṣe ń wáyé ni pé gbogbo àwọn ọ́fíìsì ìsọ̀yìn àti gbogbo àwọn ilé iṣẹ́ secretariat tó jẹ́ ti government jákèjádò ilẹ̀ yorùbá gbogbo wọn pátá ara ohun ìní ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá ni wọ́n jẹ́ àdẹ̀mọ́ gba gbogbo ẹ̀ pátá sí ìkáwọ́ wa tí a máa di gbogbo ohun ìní wa wọ̀nyí mú sí ìkáwọ́ wa lójú korojú kí a lè máa lò wọ́n fún ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá kí a máa ṣe ìdàgbàsókè àwọn ohun ìní wa wọ̀nyí àti pé kí wọ́n wà ní abẹ́ àkóso àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá títí láéláé gbogbo ilẹ̀ wa ilẹ̀ yorùbá ara àwọn ohun ìní ọmọ ìbílẹ̀ yorùbá ni gbogbo àwọn agbègbè wa pátá ohun ìní ọmọ ìbílẹ̀ yorùbá ni àti gbogbo àwọn ohun àmúṣọrọ̀ wa resources wa ohun ìní wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá ni gbogbo wọn pátá màmá wa ọlọ́lá jùlọ mo dúpẹ́ onítìrí abiola mua sọ pé gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pẹ̀lú ìdánilójú gbogbo àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyẹn àwọn ọ́fíìsìs ni ministries ni secretariat ni gbogbo wọn pátá orí ilẹ̀ àjogúnbá àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá orí ilẹ̀ wa ni gbogbo ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyẹn wà o orí ilẹ̀ wa orí ilẹ̀ yorùbá ni wọ́n wà nítorí èyí àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti democratic republic of the yorùbá àwa ni ó ní nǹkan o àwa la ní gbogbo government buildings tí ó wà lórí ilẹ̀ yorùbá tí ẹ ń rí wọ̀nyẹn gbogbo wọn pátá lára ohun ìní tí olódùmarè fi jíǹkì wa ni wọ́n jẹ́ àgbáyé pàápàá jẹ́rìí sí òtítọ́ yìí nípasẹ̀ àwọn oríṣiríṣi àkọsílẹ̀
tó wà ní àgbáyé nítorí pé orí ilẹ̀ àjogúnbá wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ orí ilẹ̀ àjogúnbá ìran Yorùbá ní gbogbo àwọn ilé iṣẹ́ àkóso wọ̀nyí ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyí tí wọ́n wà nítorí òtítọ́ yìí òṣìṣẹ́ kò ṣiṣẹ́ ní àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì gbogbo ní ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá tó bá lọ síbi iṣẹ́ lòdì sí ìfitónilétí àti ìkìlọ̀ yìí ohunkóhun tójú ẹ̀ bá rí òun ló mọ̀ o màmá wa Moa sọ pé a ń ṣe ìkìlọ̀ àti ìfilọ̀ yìí báyìí gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá màmá ní ọmọ ìmọ́lẹ̀ ni wá a kì í ṣe òkùnkùn àwa kì í ṣe nǹkan òkùnkùn a kì í ṣe nǹkan tó lòdì sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tó bá fúnra rẹ béèrè fún òkùnkùn ohunkóhun tójú ẹ bá rí ìwọ ló mọ o màmá wa ọlọ́lá jùlọ ọmọ dúpẹ́ onítìrí Abiola Moa sọ pé nítorí náà gbọ́ ọ lẹ́ẹ̀kan sí ẹnikẹ́ni tó jẹ́ òṣìṣẹ́ government níbikíbi ní ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá tí ó ń ṣiṣẹ́ ní ministry tàbí níbikíbi tó jẹ́ ti government pàápàá àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo àwọn secretariats ẹ má ṣe lọ síbi iṣẹ́ ní kété tí ẹ bá ti gbọ́ pé Indigenous Yorùbá People Security Team IYPST ti wà níta tí wọ́n ń gba àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyí gbogbo tí wọ́n ń gbà sí ìkáwọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá màmá wa Moa sọ pé kí gbogbo èèyàn ó wá ọ̀nà láti rí i pé àwọn ń gbọ́ gbogbo bó ṣe ń lọ lóòrèkóòrè nípa iṣẹ́ tí àwọn Indigenous Yorùbá People Security Team IYPST tí wọ́n ń ṣe kí ẹ lè mọ gbogbo bó bá ṣe ń lọ nípa àwa ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yorùbá People IYP àti nípa Indigenous Yorùbá People Security Team IYPST ẹ lè ṣe eléyìí nípa fífi etí sí gbogbo ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn IYPST Fantastic Media Team lọ́nà kejì ẹ̀wẹ̀ ẹ lè ṣe ètò láti rí pé ẹ rí ẹnìkan tó máa fún yín ní òtítọ́ ìròyìn bó ṣe ń lọ tí àwọn IYP Fantastic Media Team ń gbé síta wọ́n ní kokoko là ń rọ́fà dìtí nítorí náà ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí ní kété tó o bá ti gbọ́ pé àwọn IYPST ti jáde síta tí wọ́n ti ń gba gbogbo àwọn ilé iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì káàkiri ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá má ṣe lọ síbi iṣẹ́ tó bá jẹ́ òṣìṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni ẹ́ má ṣe lọ pàápàá gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń ṣiṣẹ́ ní àwọn secretariats káàkiri ilẹ̀ Yorùbá láti Ìkẹjà dé Ìbàdàn Òṣogbo tó fi dábẹ́kuta láti Àkúrẹ́ dé Adó Ìlọrin títí dé Lọ́kọjà ẹ má ṣe lọ síbi iṣẹ́ kí ẹ mọ òtítọ́ pàtàkì yìí pé gbogbo ohun tó wà lórí ilẹ̀ Yorùbá tí ọmọ ìbílẹ̀ Yorùbá ni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá kìí ṣe fún ẹnikẹ́ni mìíràn gbogbo ohun tó wà lórí ilẹ̀ Yorùbá sẹ́ ti àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ni ohunkóhun tó wà lórí ilẹ̀ wa tó wà ní gbogbo agbègbè wa àwa ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of Yorùbá la ní gbogbo ẹ̀ àti gbogbo àwọn ohun àmúṣọrọ̀ resources tó wà káàkiri ní gbogbo àwọn agbègbè ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ pátá ohun ìní wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá ni nítorí náà ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣe lòdì sí àṣẹ yìí èyí tí ó sì jẹ́ ìfitónilétí àti ìkìlọ̀ bákan náà ẹ má ṣe tàgẹ̀rẹ̀ ọlọ́run ti parí iṣẹ́ yìí fún wa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá nítorí náà ní kété tí àwọn IYPST bá ti tẹ́wọ́ bọ iṣẹ́ gbígba àwọn ohun ìní àwa ọmọ ìbílẹ̀ Yorùbá sí ìkáwọ́ wa tí wọ́n sì mú àwọn tó jókòó sórí nǹkan wa kúrò níbẹ̀ lójúkorojú báyìí kí àwa gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ Yorùbá IYP ti Democratic Republic of Yorùbá lè bẹ̀rẹ̀ sí ní lo àwọn ohun ìní wa wọ̀nyí fúnra wa tààràtà nígbà tí àwọn IYPST bá jáde láti gba àwọn ilé iṣẹ́ government wọ̀nyí ẹnikẹ́ni tó bá kọ etí ikún sí àṣẹ yìí pé kí òṣìṣẹ́ government kankan má ṣe lọ síbi iṣẹ́ ẹnikẹ́ni tó bá ṣe lòdì sí àṣẹ àti ìkìlọ̀ yìí yóò kábàámọ̀ màmá wa mo dúpẹ́ onítìrí Abiola Moa sọ pé
ti o ba mo enikeni to sise ni government office kankan ministry ni tabi onkon nibi kibi ni ile Yoruba to sha je bi ise government ba pa awon secretariats boya mo lebi eti eni eni na ni jowo ri daju pe o je ti won gbo ikede pataki yi ikede yi je eri o eri ti awa omo ibile Yoruba ti democratic of the Yoruba ni lowo pe ati fi oro yi tu gbogbo eniyan leti o nise yi ta si ti se ifitonileti yi enikeni to ba se lodi si ikilo ati ifitonileti yi eni na ma jebi ara e o ati so fun ati ki eni lo mama amodupe onitiri abiola mua so pe gbogbo eyin ti en sise ni awon ile ise government won yi e fi okan bale o eyin ko ni awa omo ibile Yoruba IYP ati awon IYPST Indigenous Yoruba People Security Team eyin ko ni won wa bo rara o a o ni nkan kan se pelu yin eyin civil servants ati public servants sugbon pelu ifitonileti ta se yi o tumo si pe ati so fun yin tele o ke ma se wa sibi ise te ba ti gbo pe IYPST ti jade ati so fun yin niyan ati fi to yin leti ke si se igbon ko si nkan to kan wa pelu yin awa kan nbo lati gba gbogbo nkan to wa lori ile wa ni ile Yoruba ka gba si itawo wa gege bi omo ibile Yoruba ti Democratic Republic of the Yoruba mama wa mua ni awon to ntun so pe awa omo ibile Yoruba o di dandan pe gbogbo ile Yoruba gbogbo awon agbegbe ajogunba Yoruba ati gbogbo awon hun amusoro Yoruba a ni lati ni gbogbo e ni ikawo wa ka ma lo ka se idagbasoke re ka si se akoso lori re tori nkan wa ni fun anfani wa lo si gbodo wa gbogbo ohun ti Olorun fi jinke wa.

Nọtí àbí announcement fún gbogbo IYP pátápátá tó wà ní barracks tó wà ní orí igun mẹ́rin ilẹ̀ IYP tó ń jẹ́ Democratic Republic of Yorùbá báyìí DIY. Gbogbo yín pátá tẹ wà ń bẹ̀. Mo sì sọ́rí ẹ kóra yín jọ as team. Kò tí ì sọ́gà kò sọmọṣẹ́. Torí ìmọ̀ àti ìṣe tẹ mọ̀ structure tẹ máa múnisìn ló gbé kalẹ̀. Ẹsẹ̀ máa go to etí Ọlọ́run gbé kalẹ̀ ni. Ẹsẹ̀ máa go through ẹ̀ ni. But nǹkan tẹ́ ẹ ti ṣe máa wà recognize. Bí ẹni tó ti kàwé tó ní certificate ni kò wúlò kò ṣe nǹkan. But ó máa wà nǹkan tó ìmọ̀ yẹn máa wà recognize. Based on the test ẹ bá ṣe. So gbogbo ẹ̀yin IYP tó wà nínú gbogbo barracks. Mo tún sọ, mo tún sọ, mo sọ tẹ́lẹ̀ dáadáa o. Ẹ kóra yín jọ as team. Tẹ bá gbọ́ pé IYPST jáde ẹ take over gbogbo àwọn barracks yẹn. As a team, kì í ṣe pé èmi Àlàní, èmi kinní kan, irọ́ o, èmi lọ̀gá wọn, èmi Kò sí ni, títí ń bá wà, wọn ò ní ìdá ti sọ, ẹ máa rí leader ń bẹ̀. Láàrin everybody ẹ mọ̀ pé eléyìí ọ̀gá ni wọn ò ní ìdá ti sọ. Ó dẹ̀ lè jọ́gà nínú nǹkan báyìí, ìmí lè jọ́gà nínú nǹkan báyìí. Gbogbo tíìmù ẹ máa mọ̀, ẹ máa mọ̀ láàrin ara yín. Tán bá débẹ̀ ta bá dé ọ̀dọ̀ tíìmù yín sì pé ta lè la lè mú láṣojú bí fúnra ara yín gbogbo yín lẹ máa sọ pé lágbájá ni. Gbọ̀ngbà tẹ́ ń ṣiṣẹ́ gbogbo yín jọ ń ṣiṣẹ́ pọ̀ ni o. Gbogbo yín jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ jọ ń ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ọba bó ṣe ń ṣe ìyanu ẹ̀ nìyẹn. Ẹni tó jẹ́ leader láàrin gbogbo yín mọ́.